ṣe gba ti moto ba to payan london to sofo eni to wale aye ti ola pa sofo amen to ba lo ni oko ti oko yen fi ya jo throughout titi to fi ku won fe fi o sofo ni ti eniyan ba wale aye ti ori nkan stock asi bẹ́yìn tí mo gbé ṣe rè bó ti wulẹ̀ kẹ́mi ẹ̀ ògbóntó ó fàyè sófò mo fẹ́ kẹ́ gbàdúrà ìjọba odidi ìjọba lè fàyè èèyàn sófò fún odidi kéèyàn lo ọdún mẹ́jọ lórí àléfà kéèyàn ó sì mọ́ lè tọ́ka sí n tó ṣe irú àwọn ìjọba tá

wọlé èyàn lè lọ church fún odidi ọgbọ̀n ọdún tó sì jẹ́ pé at the end of the day kò ní rí nǹkan fi hàn èyí mọ̀ kò ní ní èyí ìgbéga kò ní farahàn ó ní mo fi máa sọ nǹkan if your church never change you change your church kò sí church níjọba ọ̀run hallelujah o bí church ọba yí ọ padà yí ṣọ́ọ̀ṣì ẹ padà it's not a sin it's not a crime ẹ lè jọ máa sọ̀rẹ́ títí tó sì nílé tọ́ka sí tó ṣe tọ́jẹ́ pọ̀ rẹ̀ tẹ́ ń bára yín ṣe ọ̀rẹ́ bẹ́rí ọ̀rẹ́ ká ọ̀rẹ́ rán dán ẹ ká

0: ọ̀la Sunday nìyẹn and gbogbo táàbù.
1: Àmúwá mú Fọdíníṣà ibẹ̀ ni mo débi pé wọ́n máa ń dà dúró. So àyè há fún mi láti wá. So mo ṣàfẹ́ ní kùsùn pẹ̀lú anybody. So ó ní if that should be the case by Monday.
2: Nígbẹ̀ tó mi jáde.
0: Ó bẹ́ sù ọmọ rẹ̀ convention Thursday tó lágbà ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ́hùn. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ jí ọjọ́ mẹ́ta bí ẹ̀yin ọ̀dọ́ ẹ máa múra lẹ̀ o. Àwàyàn ayé. Engineer.
3: Olú Abiola Tolu. Ọ̀rọ̀ bíṣọ́ọ̀bù mi sí nǹkan kan. Ṣùgbọ́n ìrìn rúṣẹ́ ká lọ pàdé ẹnìkan tí yóò mọ bọ́.
2: Kó sàmí ọ̀sẹ̀ yìí lọ pàdé tiẹ̀.
3: Aṣọ sùkúù ni mò ń tà ṣùgbọ́n ìgbà tí mo bá ní ká mú kan mọ́ kan ni mo ṣe bẹ̀rẹ̀ sí tẹ́yìn nu.
2: Ẹ ń tẹ̀yìn mọ.
3: Bẹ́ẹ̀ ni sà àti ọ̀gẹ̀dẹ̀ dodo. Bí mo ṣe bẹ̀rẹ̀ sí tàbá yìí ó sáfẹ́ ṣe bẹ́ẹ̀ nìkan ṣe wánù ní last week ló bá yọ pé tó lè mọ fún yín lọ́jà mi ní ẹ mọ fún mi. Mo ní bí èlò ní bẹ́ẹ̀ bá lè fún mi lè.
2: Ọjà bí lélo.
3: Ọlọ́run dẹ̀ fi wà láyé rẹ̀.
2: Kò yẹ ní tí ó